akojumo akojumo akojumo mo laaro oni nbi gbogbo ti e tin gbo wa ti e tin gbo ikoni alaluba rika radio 113.5 fm loni ojo friday ojo kokanla ninu osu keso odun 2026 kama dupe lowo olorun oba fun anu ta ri gba fun iwa laaye re ninu ayo wa ile na la fin ki wa akojumo eleyi ti a fun yin ton yin na ni lati enu beautiful nubia owo lojo bi ta tin ki yin pe e ka aro sa e ka aro ma e ka aro eyan re ni bi gbogbo ti tin gbo wa radio 113.5 fm bi awon eto wa loni yo se ma lo re bi ago marun abo ba tin lo mo ni kongo alo dara po mo oluso agunton Femi Emmanuel lori eto turning point fun ogbon iseju gbako bi ago mefa ba tin lu eto wa eto yi eto kan gbogi ni koni radio 113.5 fm ta pe ni nje ti gbo ta o ni je ki eti yin o di si gbogbo awon iroyin to nlo kaakiri nile yi ati loke okun e a o ma na nbe fun wa loko kan ijiji gege bo ti wa gege bo ti jade ni awon iwe iroyin ti ijoba fun telu atemi ati olukunmi enikeji mi e a o jo ma mu ile wa fun wa laawo oni iyen enikete ti ago mefa ba ti lu a o gbe lati ago mefa si ago meje ma gbagbe gbogbo eyin ti e ti sanwo ikede ati ipolowo oja yin ni abala yi gbogbo e naa ni a o mu wa si eti igbo yin e o lanfani lati gbe gbogbo ikede yin eyin ti eni oja okowo yin te fe polowo te fe kaye mo npa e e le mu ipolowo oja yin wa si abala yi iyen abala nje ti gbo be ni abala kan ninu abala nje ti gbo na lati ni a pe ni abala agbeyewo ile to je wi pe ati awa ati yin a o dijo se ni lara awon iroyin ta baka eyi ti e ba fe so si nibe e o lanfani lati pe wole tabi ke te atejise iyan bi akoko na ba ti to iyen lati ago mefa si ago meje ikoni radio 113.5 fm eniola abosede omo saliu loruko mi e je ki n tun fun wa ni orin evangelist dr bola re adura owurọ o ka ma gbadura ka mo ba ti n gbadura to mo ba ti n gbadura se amọ gbogbo eni kan la ma bere bo ti je pe a nilo a need lati gba nkan lowo ọlọrun ṣugbọn e je ka ma dupe ka mu ore o be ni ka mu ore ka ma dupe ore ti ọlọrun ba ti ṣe fun wa ka ma dupe leyi to nbo wa se ka tun ma dupe leyi to nse lowo gbogbo leyi na ni olorun ba yo fi gbo adura wa lekan si eleyi se koko tun se pataki bi a tin jijade lo laaro oni ti a nwa ohun ta ma je lo lagba olorun ba ani pade ohun to ma je wa o won ni fi aso wa tele oko wale eleyi to wa se pataki nibe ni pe je ki a ma se ayewo ara wa loorekoore owó àyẹ̀wò kò wọ́n èlèmí àníyà iṣẹ́ bá ti ń ṣiṣẹ́ lápá kan ilé ká máa ṣe àwọn àyẹ̀wò ara wa ká máa lọ sí ilé ìwòsàn bí agbára ò bá tó ká títí ilé ìwòsàn aládàáni jẹ́ ká lọ sí ti ilé ìwòsàn ìjọba tó bá wà ní agbègbè àti àyíká wa ká rí dájú pé à ń ṣe àyẹ̀wò ara wa bàbá tí wá ń ṣì yẹn ká tún máa ṣe ìmọ́tótó àyíká ká máa ṣe ìmọ́tótó àyíká torí gbogbo eléyìí ó lè fa àìsàn sí àgọ́ ara gbogbo ọ̀nà tí ó yẹ ká máa gbé gbogbo ìgbésẹ̀ tí ó yẹ ká máa gbé ni láti rí dájú pé a dí gbogbo àwọn ohun tí ó lè fa àìsàn sí àgọ́ ara ká máa dènà gbogbo eléyìí mo sọ wípé ká máa ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè ẹ̀kejì ni pé ká máa ṣe ìmọ́tótó àyíká ara wa àmọ̀ràn mi fún wa láàárọ̀ tó nílé lásìkò ní radio 113.5 fm ẹ̀yẹ́ ká tẹ̀síwájú kó tó di pé aago márùn-ún àbọ̀lù ká tó lọ darapọ̀ mọ́ àwọn ṣe ọlọ́run Femi Emmanuel lórí ètò turning point lẹ́ẹ̀kan sí eniola abosede omosaliu lórúkọ mi.

ẹ̀yìn alayẹyẹ ẹ̀yìn ọ̀tọ̀kùgbò onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹkú ìpalẹ̀ níkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ẹṣẹ̀ béèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Sally Eniola Bentley sórí 091-151-73370 091-151-73370 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM daago méjìlá níkànnì rédíò 101.03.5 FM tọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàgbẹ́.

0: àti láti rí dájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ àti èròjà ogun eléyìí tí àwọn ológun lẹ́lẹ́ka ẹ̀ka lórí wa Nàìjíríà tí wọ́n nílò náà ni wọ́n ṣe kíni ni wọ́n kó fún wọn. Ó fa àjọṣepọ̀ kan eléyìí tó jẹ́ wípé ó wáyé ìyún láàrin orílẹ̀ Amẹ́ríkà àti orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún lábẹ́ ẹ̀yà àsosopọ̀ eléyìí tí wọ́n pè ní US Africa Command AFRICOM wọ́n ní lábẹ́ eléyìí gangan òun ni ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní àwọn nǹkan ogun lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fi ṣọwọ́ ìyún sí orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ wípé bí gbàrà bó ṣe ń dé ìyún sí orílẹ̀-èdè wa Nàìjíríà yìí òun náà ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti fi àwọn nǹkan ogun ọ̀hún wọ́n sí olùléṣe ológun wa ìyún ti orí òfurufú àti ilẹ̀ eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó tá a wà yìí àti Kánjí ìyún ní ìpínlẹ̀ Niger ni o lọ́nà àti gbárùkù ti eléyìí tí àwọn agbébọn tí lọ́nà àti gbárùkù ti ogun eléyìí tí iléeṣẹ́ ológun wa tó ń gbé ti àwọn ìyún ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú gẹ́gẹ́ bí àkọsílẹ̀ èyí tí wọ́n ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè àti ti orí omi àti lọ́nà àti gbárùkù ti ogun eléyìí tí iléeṣẹ́ ológun wa tó ń gbé ti àwọn agbébọn ìyún ní orílẹ̀ de wa Nàìjíríà nínú gẹ́gẹ́ bí àkọsílẹ̀ eléyìí tí wọ́n ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí àti ti orí omi àti ti orí òfurufú àti ti orí ilẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n kọ síta ni wọ́n fi ń dúpẹ́ ìyún lọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà fún iṣẹ́ takuntakun àti wípé bí wọ́n ṣe mú ìlérí wọn ṣe wípé àwọn ò rí dájú pé àwọn gbárùkù ti orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́nà àti jẹ́ kí ìwà ìgbésùnmọ̀mí ìwà ipá ìwà ìjínigbé kójú ohun àgbẹ̀yìn tí egun fi ṣọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní bẹ́ẹ̀ báwo dáadáa kàkà ìmọye ìṣòro olórílẹ̀-èdè wa Nàìjíríà ń kojú tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìpèníjà kọ̀ọ̀kan eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wá rí yìí bí irinṣẹ́ ṣe ti dé yìí ẹ̀yìn òbí ọba papọ̀ mọ́ eléyìí tó ti wà ńlẹ̀ a jẹ́ pé iṣẹ́ ti dénú ọmọ aláṣejẹ òwòrè ọmọ àṣelà ìwé ìròyìn ti New Telegraph ló kọ̀rò yìí láàárọ̀ yìí láti ojú ìwé kìíní títí di ojú ìwé kẹta ẹ̀yìn ẹ̀ lọ gba báláǹsì ẹ̀ bó ṣe jáde láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Lágùn ètò òṣèlú náà ni mo ṣì wà nínú ìròyìn Punch ni eléyìí wà láàárọ̀ tòní. Igbákejì olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Dókítà Rábíù Kwankwaso ó máa ti rọ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC o ìyẹn Atiku Abubakar láti yọwọ́ yọsẹ̀ nínú ìjìjàdù rẹ̀ fún ipò ààrẹ ìyún lọ́dún 2027. Kwankwaso òun ni ó sọ̀rọ̀ yìí nígbà tó ń gbàlejò àwọn àgbẹ̀ Fulani lábẹ́ ẹgbẹ́ wọn ìyẹn Fulani Farmer Association tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ilé rẹ̀ Làbújá. Ó ní níṣe ló yẹ kí Àtíkù gbájúmọ́ ọ̀rọ̀ iṣẹ́ ìlú tó wà lọ́rùn rẹ̀ ni gẹ́gẹ́ bí olóyè ìlú tó jẹ́. Bákan náà ló ní ọjọ́ orí rẹ̀ ti kọjá iye ọjọ́ orí tó yẹ kó máa sáré láti jẹ ààrẹ àti wípé ìpèníjà ọ̀rọ̀ ìlera rẹ̀ náà wọ́n ní ìyún ó wà ńbẹ̀ o. Ó ní ṣé àwọn ènìyàn ń wò gbàgbé wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti kórajọpọ̀ láti gba ìṣàkóso orílẹ̀-èdè yìí lọ́wọ́ ààrẹ Tinubu. Nítorí náà ó ní kí Àtíkù kúkú gbárùkù ti obí o láti di ààrẹ. Ó ní káwọn ènìyàn ọ̀hún kí wọ́n lọ sí ìlú Àtíkù ní ìpínlẹ̀ Adamawa kí wọ́n lọ gbà á nímọ̀ràn o wípé kó juwọ́ sílẹ̀ kó gbárùkù ti àwọn. Eléyìí táwọn yóò rí dájú pé àwọn ò ní jẹ́ akulẹ̀ rárá bó ti wù kó mọ o tí àwọn bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyún nínú ètò ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí ẹ̀ rí kà nínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde láàárọ̀ yìí.
0: Ó dá bá a ti ṣe ń tẹ̀ síwájú ìjẹ́ ti gbọ́.
1: Pé kí ni?
0: Inú ìwé ìròyìn New Telegraph ibẹ̀ náà ni mo ṣì wà ojú ìwé kejì ibẹ̀ náà ni mo ṣe kíni ni mo dúró sí o. Pẹ̀lú wọn ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ eléyìí tó fìdí kalẹ̀ ti ìlú Àbújá o wípé tọ̀ ilé ẹjọ́ yìí níṣe ni ó ti pa á láṣẹ ìyún fún àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà wípé tọ̀ níṣe ni kó buwọ́ lu ìdánimọ̀ ìyún fún ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress NDC ìdánimọ̀ ohun eléyìí tí wọ́n pè ní logo àti àwọn orúkọ lọ́lọ́kan òjọ̀kan wípé kí wọ́n fi sí ojú òpó àjọ náà o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ìyún ní ilé ẹjọ́ o pẹ̀lú wọn ti ṣe yànnà náà ń pé níṣe ni àríyànjiyàn àti gbọ́nmi sí omi òto ló ń wáyé láàrin àjọ elétò ìdìbò àti ẹgbẹ́ òṣèlú NDC eléyìí tí wọ́n ní wípé ó ní ṣe pẹ̀lú logo ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní nígbà tí ẹgbẹ́ òṣèlú NDC tí ó fi okọ̀ọ́lẹ̀ níṣe ni ó ní ìdánimọ̀ eléyìí tó lóyún.

bẹ́ẹ̀ni ǹjẹ́ ti gbọ́ rèé nìkan ni rédíò 1103.5 máa ń tẹ̀ wájú lórí ètò wa tó sì jẹ́ wípé àwọn ìròyìn ọ̀hún ọ̀tẹ̀ níwájú wa ìrùbáàrọ̀ yìí tọ̀ bá a ti ṣe ń tẹ̀ síwájú tá à mú kí ṣókí lọ́kọ̀ọ̀kan ìjèjì tá à ń gbà á sì yín létí tẹ́yìn náà sì láǹfààní àfẹ̀tí gbéyàwó ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì ní ìpínlẹ̀ Ondo látàrí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí wọ́n ti ṣẹlẹ̀ ńbẹ̀ ibẹ̀ náà láti mú ilé ǹjẹ́ ti gbọ́ ọ pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn ìròyìn kan eléyìí tó jẹ́ pé ó jà náà òde yìí wípé tọ̀ èèyàn 24 náà ló gbẹ̀mí o látàrí wípé wọ́n mu àgbo kan eléyìí tí wọ́n ń pè ní kítèlì mọ́ǹkì tèlì yanni amò wọ́n ní wọ́n mu mọ́ǹkì tèlì tí tó jẹ́ pé níṣe ni mọ́ǹkì ń ló gba ìlú rẹ̀ padà lọ́wọ́ wọn o tó sì ṣe kí tó sì rán wọn lọ sí ọ̀run àrèmọ́ bọ̀ wọ́n ní látàrí ikú òun náà ni ìjọba ìpínlẹ̀ Ondo ló ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó jẹ́ wípé wọn ò kú wọ́n ti kúndùn láti mọ́ mu àwọn àgbo búrọ́ jẹ̀dí ni ẹ bá ń pò pọ̀ mọ́ra wọn ẹbu ẹbu ẹbu alẹ́ ẹbu gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ̀kọ́ pọ̀ ẹ̀yìn gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn nítorí ìdí èyí wọ́n ní níṣe níjọba ìpínlẹ̀ Ondo ló ti pa wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ tà bẹ́ẹ̀ ni àwọn èèyàn ò sì gbọdọ̀ mú un tó ní í ṣe pẹ̀lú àgbo kankan bó ti kò mọ̀ wọ́n ní àṣẹ yìí wá láti ọ̀dọ̀ tó jẹ́ kọmíṣánná ìyàn fún ọ̀rọ̀ ìròyìn fún ìpínlẹ̀ Ondo ní ọ̀gbẹ́ni Ido.

0: wa janaku nlo fi atejade sita ibi to ti ro wa awon ara ilu gbogbo awon olugbe ipinle Ondo lati ri daju pe gun ta npe ni abura abumu aburo oti apo kora awon yi
1: e ti nkan to npe ni white
0: to e bi ago ni owo ta wa yi o nitori wi pe kini ni awon kan mu pe won deru orun eyin o ya iwo na wa gba e ba nfun oni mi o ya e ba nfun oni meta nbe o ya ba nfun padi mi nbe yen won ni bi won pin inu titi titi titi won fi pe 24 ti emi won si so ni eledu akomo se
1: ni o
0: ya ri jeje ku je daran won ni gbe wa ni o to iroyi oju iwe keta din ni ogun din ogbon 23 nu iwe iroyin ti New Telegraph na lo wa aro
1: yi nje ti gbo inu iwe iroyin di gaja na ni eleyi wa lati oni olori awo eto edibo odun 2027 na ni o won ni siwaju eto edibo gbogbogbo ti o wa ni odun 22 awe orilede Nigeria Bola Met ni bu won ti ro awon apa Kristeni gbogbo awon olori ni ile ijosin kaaki pe lati ma polongo alaafia ati lati se eto awon gege bi omo orilede Nigeria lati bi akoko edibo ba to ni be ki won ma ki won ni lo ye wi pe gbogbo bi awon olori yi bi won se wa ni ori pupiti yen ni bi ti won tin wo ni ori aga iwasu won ni ibe gangan won ni aye ma so wa alufansa fun awon eniyan abi ma ti e ma fi ma ti ma fi soro oro tun je pe o le ta po si ala orilede Nigeria won ni den pe ipo yen won ni ipo yi gan ati ori aga to wa ori ipo wa ni o ye ki won ma fi polongo alaafia ki won ma fun rere alaafia ni o are tinubu soro yi ni Tuesday ni ose yi ni ilu Abuja ibi ti won ti gba alejo awon bishop ati awon apostle ri eto kan le ti won se nibe na bi e o ba gba pe won ni oro yi ohun ti o fa oro wa ni pe eni ti o ti fi gba kan bi je ikeji awe orilede yin Atiku Abubakar o ti fi esun kan ijoba apapo wi pe bi won se yin gbogbo gba won ni eleto je wi pe o ti fi orilede wa Nigeria si oko gbese latari wi pe won yo owo iranwo ekuti rolu eni ti o soju fun awe orilede yi iyan bi ijoba apapo Senator George Akume o tu wa so ẹwọ ìjọ lápapọ̀ wọn ní ipa ribiribi ni ẹ mọ kó o wọn ní ohun tí àwọn ìjọ máa ṣe wọn ní àwa ta níjọ àwa náà níjọ àwọn ni àwọn olórí ìjọ yìí wọn ní kí a rí pé kí wọn máa wàásù àlàáfíà kán máa polongo àlàáfíà ní gbogbo ìgbà àti àkókò tí wọn bá wà ní ilé yìí ẹwọ ẹkúnrẹlẹ ìròyìn eléyìí ó wà ní inú ìwé ìròyìn jíjà tó jáde láàárọ tòní ní ojú ìwé kẹta
0: tọ́dà ìjẹ ti gbọ́ padà sí ojú ìwé kejì torí wípé àwọn ìròyìn tó wà ńbẹ ní sàn ṣẹjú sí mi wákàtí
1: ẹwọ ẹkúnrẹlẹ ìròyìn eléyìí ó wà ní inú ìwé ìròyìn jíjà tó jáde láàárọ tòní ní ojú ìwé kẹta
0: tọ́dà ìjẹ ti gbọ́ padà sí ojú ìwé kejì torí wípé àwọn ìròyìn tó wà ńbẹ ní sàn wọn ṣẹjú sí mi wákàtí
1: wákàtí ìwọ náà mú kan
0: bó ti ṣe jẹ́ wípé lágbọn òṣèlú náà ni ìròyìn yìí ń lọ wà ó pẹ̀lú wọn ṣe fìdí ẹ̀ múlẹ̀ ńbẹ̀ wípé olùdíje dupò ààrẹ lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹ̀yìn nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí ìyún Alhaji Atiku Abubakar wọn ni ó mọ̀ ti fi àìdùnnú rẹ̀ hàn tó sì ti kọminú lórí bí kíni o bí iná ọba àti owó epo bẹntiróòlù bí gbogbo ẹ ṣe ń fojoojúmọ́ gbowó lórí léyìí ti ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn okoòwò àtàwọn iléeṣẹ́ lóríṣiríṣi tí wọ́n fi di títì pa tàbí gbogbo wọn fi ń pariwo wípé tọ ọrùn mọ̀ ti ń wọ àwọn níṣe lọ̀pọ̀lọpọ̀ owó eléyìí táwọn ń pa wọn ní báwọn bá ti ń pa báyìí táwọn ó bà jíjọ́ kejì wípé tọ káwọn lọ ra kinní làwọn ó rí nínú ìròyìn tí wọ́n sọ wípé tọ epo mọ̀ tún ti wọ́n iná ọba mọ̀ tún ti ṣe kinní ó mọ̀ ti gbẹnu ókè sí Atiku fi àtẹ̀jáde síta nípasẹ̀ olùbádámọ̀ràn rẹ̀ pàtàkì ìyún lórí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àwùjọ ìyún Frank Shaibu pẹ̀lú bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ eléyìí tí wọ́n ń pèsè nǹkan káàkiri náà ló jẹ́ wípé owó epo dísù wọn ni ó ti fẹ́ gbẹ̀mí wọn o wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń pariwo wọn ní míì ti pariwo títí ṣùgbọ́n ọ̀nà ọ̀fun wọn ti fẹ́ lẹ̀pọ̀ fún òtí ẹ̀ wulẹ̀ pariwo mọ́ rárá wọn ni bíi kéékèèké èèyàn máa ra dísù ìyún ní owó tó jẹ́ pé níjà ńlá kan tó jẹ́ pé ibi ₦2,000 ó tún lé dáadáa ìyún lórí ìjà ńlá kan wọn lélẹ̀ yóò kù díẹ̀ káàtó wọn ní gbogbo ọmọ Nàìjíríà òun náà ni orí ń ta ṣùgbọ́n tó jẹ́ wípé orí ti ń ta wá ó tiẹ̀ ti mọ́ wàhálà gẹ́gẹ́ bí Atiku bí ó ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọn ni wípé pe aya je wa be si ni a si tun rerin
1: ori
0: wi pa ti gba kamu o na ni o oni nitori idi eyi
1: ko
0: ye ko mo ri be to wa fi die mule wi pe gbogbo eleyi na ni ohun la nfani lati wo to si je wi pe bo ba lori ofe lati je are orilede wa Nigeria gbogbo e bayi nlo won wo loko kan ojeji to won si di daju wi pe ohun bururu otura si agbon be nu bi ti bata tin gbe ta omo Nigeria lese iwe iroyin di New Telegraph loko laaro yoju iwe keji na lo wa
1: inu we in the guide na ni mo si wa ni oju iwe kesan ni eleyi wa e oni bi ti won tin so bi pe ni ipinla Eko na ni o e o lona ati mu ki imototu ayika wa ki o rinle daada na ni ipinla Eko won ni ni ayika ni agbegbe ati ayika wa won ni a ma nri awon ike omi boya bi awon ike awon kan elerin dundun to je pe amuka ki won ni gbogbo awon kan yi na ni o ma nfa idoti ni ipinla Eko ajo kan eleyi ti won pe ni nation ti won pe ni United Nations Industrial Development Organization UNIDO pelu ajosepo the Food and Beverage Recycling Alliance FBRA won ni won ti seto awon ibi kan to je wi pe ati ma lo ma ko awon ohun iwa yi awon eke yi ti a ma ko si dipo pe a ma da sititi kaakiri won ni awon agbegbe ibi ti won ko ibudo yi si ti won gbe ibudo yi si na ni okun aja lakowe igondo ikogodu won ni awon agbegbe yi gan be ba de awon agbegbe yi e o bi pe imototo o ti wa nibe papa julo awon ike omi te gbugbu awon nkan to ye pe awon keti ati lo ti a so ni be won ni awon ike yi bi a se ndanu na ni o tun ni iwulo ti olorinbo npe ni recycle won tun ni pe won tun ma fi se awon nkankan ni won ni dipo bi a se ndanu kaakiri yi won ti wa pese awon ibi kan to ye pe a o ni ti a ti ma lo ma ko sibe fun iwulo wa na ni to ye pe kini won tun ma so di otun fun wa ewo iroyin eleyi won ti so awon agbegbe bi ti a o ti ri awon ibudo yi lolokan ojokan si inu ewo in the guidance na ni ekun re ile wa lati ka si waju si ninu ni oju iwe kesan
0: oja ba ti se te si waju nje ti gbo
1: pe kini
0: la nfani lati lo si oju oja ni kopẹ yi eja fi eleyi ka fi kun ka to lo oni egbe oselu labor yun labor party oni won mo ti fi ikilo si ta bi pe to bi ọpọlọpọ iwa ti awọn gomina lorileede yi ti won wu won ni bi won o ba bi ijọba ba ko ti won o gbe igbese lori e won ni yo se kini yo se akoba ti okere fun orileede wa Nigeria o elu won se fi die mule wi pe bakan na ni o se akoba fun oselu awa ara wa egbe oselu ohun eleyi to je wi pe won fi owo koroju iyun si bi awon kan ti won pe to je pe won ni won je janduku oloselu aba awon ara ilu aba won ti won je omo egbe oselu kan ni bi won se so wi pe la eni ti o je oludije dupo are labi ase egbe oselu Nigerian Democratic Congress NDC iyun Peter Obi ko ni wo ipinle Benue won ni eleyi o je iwa itijugba ni orileede Nigeria to je wi pe o gbajugbaja kaakiri agba laaye na ni ru eleyi ti wa nsele won ni eleyi ku die kaato igba o la fe mo wi pe eto idibo abi oselu ki se ogun eni ti o je atejade yi waye iyun lati odo eni ti o je akowe ipolongo iyun fun egbe oselu fun egbe oselu labor iyun Ken Asogwa o soro yi o fi die mule o ni se ri egbe o ni ofin orileede wa Nigeria o fi die mule wi pe eyan le rin si ibi to ba wu jake jado gbogbo orileede yi o ni ki lo wa de ti o je wi pe awon ara ilu won wuru wa eleyi to si je pe opolopo awon gomina gan na ni won wa ndi irufe iwa be o wa fi die mule bipe ijoba apapo ki won tete gbe igbese lori eleyi tori opolopo awon gomina yi ni won wu iwa eleyi to je wi pe o lodi iyun si ofin orileede wa Nigeria eleyi to ni wi pe o nta epo sala wa ya papa julo o nta epo sala isejoba awa ara wa iyun lorileede wa Nigeria egbe oselu labor nlo so eleyi oro po nbe o oju iwe keji iwe iroyin ti New Telegraph na ni won ko iroyin o si laaro ibe yin ba fe ka si waju si o wa nbe yin na lo gba balance bo ti se jade loro yi anbo na e ku kale
2: labbaik allahumma labbaik. àjọ tó ṣètò ìrìnàjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 dé ti wípé àjọ tó mú tó ìrìnàjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà
0: jáde lòrò yìí à ń bọ̀ náà kalẹ̀.
2: Àjọ tó ṣètò ìrìnàjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti àjò lọ fún àjì lọ́dún 2027 dé ti wípé àjọ tó mú tó ìrìnàjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún ìrìnàjò àjì tọdún yìí 7,882,822 péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abánisòwò tó ń bẹ ní Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Prayer Board sórí rẹ̀ kọjọ́ di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá lẹ́tà bí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808076813 tàbí 0802317 4373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagi akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò àjì ní ìpínlẹ̀ Èkó.
3: I beg, make una listen to this important message from the federal government, Lagos State government, and malaria partners. Eventually, we go begin to identify places where mosquitoes they breed for an Ikorodu local government areas. Trained workers where wear uniform. Malaria program logo. Go they visit on a community. Then go start this for August. And they go they come once every month for 5 months. Then go spray root biolovicide for water bodies and other places where mosquitoes they put that mosquito pikin. No go grow and become mosquito where they spread my biolovicide. They safe for human beings, animals, fish, and crops in the farms. I beg, cooperate with the workers and allow them enter where mosquitoes feed the breed without any problem. Throw away containers. They know they're useful and fit hold water, cover all buckets, drums, and containers. Where on they use keep water very well. Make on always keep environment clean. No allow water stand for anywhere and continue to maintain good environmental hygiene. As on they do all these things, make everybody sleep inside mosquito net. Where them treat with medicine every night, owner and owner family for a malaria free Nigeria. Make everybody play their part. This message now from the federal government, Lagos State government, area partners.
0: So, kaabo kada nje ti gbon te si waju we gbe lu o ti je wi pe oju ago wa e ri wi pe ago ago meje o ti se kini o ti sunmo lati fe lo mo lu bayi pata awon iroyin ohun le lo mu ni repete e ja mu lati bi nje ti gbo
1: be kini
0: papo orile ide wa Nigeria won mo ti kede re eleyi gan ni o je fi so wi pe to idunnu ti subu layo bayi o iyun fun gbo akẹ́kọ̀ọ́ pátápátá ìlú lórílẹ̀-èdè wa Nàìjíríà ò ẹ̀lú ìjọ àpapọ̀ ti ṣe kéde rẹ̀ wọ́n sì ti ṣe kíni wọ́n ti yànnà náà wípé láti ọjọ́ oṣù kẹwàá ìyún October 1 ọdún 2020 àwa ẹni o wọ́n níṣe ni àwọn bẹ̀rẹ̀ tí ní mọ́ fún àwọn àtọ̀ ìlú láwọn ilé ẹ̀kọ́ gbogbo jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ní dátà tí wọ́n fi mọ́ ṣe kíni tí wọ́n fi mọ́ wọ ojú òpó gbogbo eléyìí yìí ojú òpó ìtàkùn àgbáyé lọ́kùn ìjọkan ìjèjì yìí fún ìdàgbàsókè àti tẹ̀síwájú yìí wọn ni o wọn ni wọ́n mọ̀ fún wọn ní 100 megabytes lójúmọ́ lọ́fẹ̀ẹ́ ni àwọn akẹ́kọ̀ọ́ gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà ni jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ dókítà Túnjí Aláùsá náà ló ṣe kíni ló fi àtẹ̀jáde ló fi síta ìyún lánàá òde yìí o pẹ̀lú díẹ̀ múlẹ̀ wípé àwọn ṣe àgbékalẹ̀ eléyìí láti rí dájú wípé ìṣì àti ìta ń pè ní wàhálà eléyìí tó ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí kí wọ́n máa kojú látàrí bó ṣe lọ́pọ̀ àwọn òbí wọn wọn ò fi bẹ́ẹ̀ rọwọ́ rí bó ti wù kó mọ wọn ní ẹlòmíì gan fóònù dání ni nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí tó jẹ́ pé bẹ́ ẹ bá béèrè pé àjọ ló ti ara dátà sí orí fóònù rẹ̀ yìí wọn ni yọ́ mọ̀ sọ wípé ọmọ ti ń bi mẹ́fà ìlàdé so ìwọ ò tiẹ̀ wàá mọ tí ń ṣẹlẹ̀ rárá káàkiri àgbáńlá sẹ́mi tí mọ̀ ń wo oúnjẹ káàkiri ní mọ̀ dátà tí mọ̀ lò kiri wọn ni eléyìí ti di àfẹ́yìn tẹ̀gùn fi ṣọ nítorí kí ni 100 megabytes lọ́fẹ̀ẹ́ lójoojúmọ́ làwọn ọmọ taari tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gbogbo jákèjádò orílẹ̀ nàìjíríà wọn fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí tí wọ́n sì ń tún yànnà náà ní ọ̀kọ̀kì wípé ó ti di ìrọ̀rùn o wọn ni wípé eléyìí ni ó fún wọn láǹfààní ìkíni láti máa ṣe gbogbo àwọn tó tọ́ àti tó yẹ o wọn ni kí wọ́n máa gbà kí wọ́n máa ṣe àmúlò àwọn ẹ̀rọ ayára àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n lè fi wọ àwọn ojú gbogbo iyùn lórí ìtàkùn àgbáyé láti máa kí wọ́n lè máa ṣe àyẹ̀wò àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn síwájú iroyin wa loju iwe keta iwe iroyin telegraph laaro yi
1: nje ti gbo mo ti esiwaju.

0: ìròyìn punch náà ni eléyìí wà láàárọ̀ tòní. Orílẹ̀-èdè Nàìjíríà, òun mà ni wọ́n ti ń fi àìdùnnú wọn hàn lórí orígbárí eléyìí tó ń wáyé láàrin ọ̀gá ọlọ́pàá lórílẹ̀-èdè yìí yẹn Bátúnjì Dísù àti ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò Ìyíkọ́sọlá Badéjọ Òkúnsọ̀yà lórí ọ̀rọ̀ kan o. Eléyìí tó ní ṣe pẹ̀lú ṣíṣe fọ́nrán àwọn ọlọ́pàá lẹ́nu iṣẹ́. Eléyìí tí ọ̀gá ọlọ́pàá ní òun kò fi ara mọ́ ẹgbẹ́ òṣèlú An Action Congress yẹn AAC. Wọ́n sì ní òun ra mọ́ ọ̀rọ̀ eléyìí tí ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ọ̀hún sọ ọ́. Ganja kiri nílẹ̀ òun ni wípé àríyànjiyàn ń lọ o láàrin àwọn méjèèjì náà lórí yíya fọ́nrán àwọn àfihàn ẹ̀rọ nígbà tí ó sọ̀rọ̀. Ààrẹ ẹgbẹ́ àwọn agbẹ̀jọ́rò ní orílẹ̀-èdè yìí ó ní kò yẹ kí ọ̀gá àgbà ọlọ́pàá ní káwọn ọmọ Nàìjíríà máa ya fọ́nrán ọlọ́pàá lẹ́nu iṣẹ́. Ó ní níṣe ló yẹ kó bá àwọn òṣìṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ láti máa ṣe ohun tó tọ́ tó tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ ni o. Ó ní kò yẹ kó bu ẹnu àtẹ́ lù ú tó Nàìjíríà ní ẹ̀tọ́ lábẹ́ òfin gẹ́gẹ́ bí àṣẹ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ìyẹn ní ọjọ́ 17 oṣù kẹta ọdún yìí wípé àwọn ọmọ Nàìjíríà ní ẹ̀tọ́ gbọ́ ohun òye bí nǹkan ṣe ń lọ kan ìyẹn dókítà Rufus Egbegba. Ó ní ohun tí ọ̀gá àgbà ọlọ́pàá ń sọ ni pé àwọn ohun tó dáa nípa àwọn ọlọ́pàá nìkan òun ló yẹ kí wọ́n máa yà onítàrí onípe rárá o. Ẹ kọ́ra ìròyìn eléyìí Erica nínú ìwé ìròyìn punch eléyìí tó dé láàárọ̀ yìí.
1: Ó dá ìjẹ́ ti gbọ́n bá ti ṣe ń tẹ̀ sí mu ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì ìtọ̀. Wọ́n ní níṣe ni ó ṣeéṣe wọ́n ní ó tún rúgbó bọ̀ báyìí. Wọ́n ní ó ń rúgbó bọ̀ báyìí pẹ̀lú bó ṣe jẹ́ pé ẹgbẹ́ ASUU ìyẹn ò ní ìpínlẹ̀ ti NASA. Wọ́n ní níṣe ni ọ̀pọ̀lọ inú ìyanṣẹ́lódì eléyìí tí òun náà ni wọ́n ti sọ wípé àwọn ò padà sẹ́yìn rárá bó ti wù kó mọ. Wọ́n ní iwájú wà náà lọ́pẹ́ ibi tí àwọn ń ré sí àbí bó ṣe jẹ́ wípé àwọn ò rí dàgbà táwọn fẹ́ gbà ìyún lọ́wọ́ ìjọba kó tó di wípé àwọn padà sí ẹnu. Wọ́n ní wípé láìpẹ́ wẹ́pẹ́ àwọn kan sọ pé láìpẹ́ àwọn ò padà sẹ́nu ṣí tó jọ o. Wọ́n ní bó bá jẹ́ wípé ẹ̀rín wọn tálà lásán ni sì lè wá sí ìmúṣẹ torí wípé owó àjẹ́lẹ̀ tí ìjọba dà wọn. Wọ́n ní wípé ó ń lọ bí bílíọ̀nù lọ́nà mẹ́jọ náírà ìyún bílíọ̀nù náírà eléyìí tí wọ́n ní wípé ìjọba gbọ́dọ̀ san kó tó di wípé àwọn ò tiẹ̀ sọ wípé padà sí ẹnu iṣẹ́ bó ti wù kó mọ. Ẹ wo ìròyìn eléyìí inú ìwé ìròyìn ní oṣù Gàfún náà ló wà ìyún láàárọ̀ kùtùkùtù.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìròyìn Daily Trust ni eléyìí wà láàárọ̀ tòní ní mo tí wọ́n ti fún síta. Wọ́n ní arábìnrin kan ni o ẹni ọdún 17 tí orúkọ rẹ̀ ń jẹ́ Afsat Abubakar. Wọ́n ní ìgbà kan rí wọ́n nípa náà ni òun náà ni ó kéde ohun tí ò tọ́. Wọ́n ní àwọn ohun tó jẹ́ wípé ayédèrú ni ó fi síta nípa ópè ò tó sì jẹ́ ó ń sọ wípé ó ní ní kòpẹ́kòpẹ́ yìí wọ́n ní àwọn iléeṣẹ́ ọ̀pọ̀ pè ní fintech banks in Nigeria lára àwọn iléeṣẹ́ ọ̀hún tí ópè tí ó jẹ́ ọ̀kan nínú wọn tí arábìnrin yìí sọ wípé ó ní ní kòpẹ́kòpẹ́ yìí wípé ópè wọn ní ó máa daṣẹ́ sílẹ̀ o. Ní báyìí arábìnrin ọ̀hún yẹn Afsat Abubakar ó ní gbogbo ọ̀rọ̀ tóun sọ yìí ó ní òun kàbámọ̀ wípé òun fi ọ̀yí síta lẹ́yìn tó jẹ́ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mu àwọn ọwọ́ ṣìkún òfin mu ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mu ẹ̀ka ìyẹn National Cybercrime Center for Allegedly Circulating the Fake Notice. Wọ́n ní tó jẹ́ wípé wọ́n ní wọn rere àwọn ọ̀rọ̀ eléyìí tí ò tó tí ò tiẹ̀ tí ó jẹ́ wípé ayédèrú ni òfúùtú fẹ́ẹ̀ tẹ̀ ni wọ́n ní ó ń fọn rere ẹ̀ síta tó sì jẹ́ wípé ẹlẹ́mọ̀ọ́ social media bó ṣe sọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣíà ẹ̀ ni wọ́n ń ṣíà ẹ̀ ni wọ́n ń kọ́mẹ́ǹtì wọ́n ń ṣíà ẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Inú ìròyìn Daily Post wọ́n fìdí múlẹ̀ tí wọ́n wá sọ wípé láti ìgbà náà wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní ó ti lọ káàkiri gbogbo orí ayélujára wọ́n ní ó lọ fáà gan ni wọ́n ní ọmọbìnrin yìí ó sọ wípé láti ọjọ́ kìíní oṣù September tá yìí òun náà ni iléeṣẹ́ ópè ni ó máa daṣẹ́ sílẹ̀. Ẹ̀yin tẹ̀ lọ ópè ní báyìí arábìnrin yìí ó ti ní òun kábàámọ̀ o òun ṣe eléyìí tó sì jẹ́ wípé ó ti ń wò pàrọ̀ báyìí ó wò
1: báyìí níwájú ilé ẹjọ́ nínú la fi sọ fún yín. Wọ́n tiẹ̀ ti sọ wípé gbogbo àwa tá ń lo ópè ẹ̀ mọ̀jẹ̀ ń sọ wípé gbogbo ẹ̀yìn torí gbogbo èèyàn ló ẹ fọkàn balẹ̀ kò sí tó jọ pé
0: kíní kan
1: o ẹ máa jẹ̀gbá lọ ẹ tí ń kérò yẹn ẹlẹ́jẹ̀ káàkiri lọ́wọ́ ti báyìí.
0: Ilé náà ni a wá fi sọ fún yín pé gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé ìròyìn tẹ bá ti rí online báyìí
1: ẹ máa ń sáré ṣí ẹ̀
0: ní kíró
1: tó jọ bẹ́ẹ̀ o. Ẹ máa jẹ̀gbádùn rẹ̀ lọ ẹ tí ń gbèrò yẹn ẹlẹ́jẹ̀ káàkiri lọ́wọ́ ti báyìí.
0: Ilé náà ni a wá fi sọ fún yín pé gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé

0: ìròyìn tẹ bá ti rí ní online by ẹ má
1: share ni
0: ẹ má sáré share ni ìròyìn tẹ bá ti rí pé kì í ṣe ibi tó yẹ kẹ ti ba pàdé lẹ ti pàdé ẹ má share
1: ẹlòmíì tí wọn bá ti ń tẹ̀lé àdúrà mọ́ mi balógun lórí TikTok àbí lórí Facebook wa kò kí n bá ti sọ báyìí wọn mọ sáré wọn mọ gbé káàkiri
0: wọn
1: mọ pọ ròyìn ìwáwọn tí ìwádìí jẹ wípé ẹlòmíì ó kàn jókòó báyìí ó kàn wò pé òun ní data.
0: Kí ni sọ ẹlòmíì inú yàrá ní orí bẹ́ẹ̀ díẹ̀ ló máa jókòó sí tako ìjọba ìpínlẹ̀ èkó ní ìjọba ìrìn èkó ní àti ohun tó jọ ẹyìn ọba máa ṣí à gbogbo tẹ bá máa ṣí à tẹ bá ti orí profile ẹni tẹ fẹ́ ṣí à tẹ bá ti mọ̀ pé ẹnì yìí kì í ṣe oníròyìn kò sí nínú àjọ kì í ṣe àjọ ẹ̀wọ̀n ni ẹ má gbé káàkiri ẹ̀yìn Afsat Abubakar ó ti ń wò pa ìkó báyìí ó ti ń wò báyìí ní iwájú ilé ẹjọ́ tí ó sì jẹ́ wípé ó ti ní òun kábàámọ̀ gbogbo ṣe gbogbo ẹyin tí ẹ ṣí àyín náà tó bá yẹ pé wọn fẹ́ wàá gbé yín náà bọ́sùn máa gbogbo yín
1: wẹ́tẹ̀
0: ṣí àìrọ inú ìwé ìwé ìdẹ́lì tó ní eléyìí wà láàárọ̀
1: yìí. Ìjẹ́ ti gbọ́lẹ̀ láǹfààní àti bọ́ ẹ̀jẹ̀ gbàgbẹ́ kan ní rédíò 3.5 FM lẹ́wà yìí ẹ̀ka rédíò tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ni. Ó dára bá a ti ṣe ń tẹ̀ síwájú ká tó lọ fún sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà àwọn iṣẹ́ míì tó wà níwájú. Ìjẹ́ ti gbọ́
0: pé kí ni
1: eléyìí tó fìdí ẹ̀ múlẹ̀ alága ìjọba ìdàgbàsókè agbègbè ìjọba ìbílẹ̀ ìyún ti òjókòrò LCDA abikọ Olúyẹmísí Adẹ́nìkẹ́ Róṣìjì wọn ni ìwọ́n ti yànnà àwọn àṣeyọrí wọn nínú ìṣàkóso wọn ìyún ní ọ̀kọ̀ọ̀kan ìjì pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé oríṣiríṣi ọ̀nà lọ́lọ́kan òjọ̀kan náà ló jẹ́ wípé wọ́n ti ṣe ọ̀nà tó já gaara tó sì yọkùlùlù kan náà ni ìpèsè ohun amáyédẹrùn àti ìdàgbàsókè rẹ̀ àti àwùjọ eléyìí tó dùn láti gbé wọn ni ìgbésẹ̀ wọn ti ṣe léyìí o tó sì jẹ́ wípé gbogbo eléyìí òun náà ni wọ́n ṣiṣọ́ lójú ẹ̀ láti fi ayẹyẹ ọdún kan eléyìí tó jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n gòrí àlééfà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ òjòkòrò LCDA ń sọ̀rọ̀ iyùn nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ojú ọ̀nà tuntun bíi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ pé tí wọ́n sì tún ṣe bákan náà wọ́n ni wípé ojú ọ̀nà yìí òun náà jẹ́ wípé wọ́n fi sàmì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lóríṣiríṣi iṣẹ́ àkànṣe lóríṣiríṣi nínú ìṣàkóso wọn o nínú ọ̀rọ̀ abilékọ Róṣìjì tó fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ rí àwọn ọ̀jọ̀kan eléyìí tó jẹ́ wípé àwọn ṣe wọ́n ní kì í ṣe pé àwọn lásán o wọ́n ní ṣùgbọ́n ó ti wà nínú èròǹgbà àwọn àti àlàálẹ̀ ìṣàkóso àwọn wípé ìgbáyégbádùn àwọn aráàlú àwọn olùgbé òjòkòrò LCDA àti ìdàgbàsókè àwùjọ òjòkòrò náà ni àwọn òkun ní ọ̀kúnkúndùn ọ̀rẹ́ ẹni tí ó jẹ́ alájọba ìbílẹ̀ yìí ìyàn abilékọ Róṣìjì ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀nà tí àwọn ṣẹ̀ṣẹ̀ sí yìí táwọn ṣe já ọ̀rá láti ara rẹ̀ náà ni ó jẹ́ kí ìgbòkègbodò ọkọ̀ kọ́ mọ lọ gẹ̀ẹ́rẹ́gẹ́ náà ni ó tún mú ìdàgbàsókè àti ìtẹ̀síwájú tó lóòrìn bá ọ̀rọ̀ àjọba ìbílẹ̀ náà o nínú ọ̀rọ̀ rẹ̀ tó ní ìṣàkóso ọ̀hún kò ní kíni kò ní tẹ̀tì láti tún mú wà ìgbáyégbádùn tún sí láti mọ̀ tẹ̀wájú láti pèsè àwọn nǹkan amáyé lọ́lọ́ láìnú ọ̀rọ̀ rẹ̀ síwájú sí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń fojú wò wípé kò ṣe pàtàkì ó ṣe pàtàkì láwùjọ tó wípé gbogbo ẹ̀ náà làwọn ń gbé ìgbésẹ̀ wọn ní lára rẹ̀ ni àyíká ìyún ní gbogbo tìbútòrò òjòkòrò LCDA eléyìí tó jẹ́ wípé ó ní í ṣe pẹ̀lú àlàáfíà àti ìlera àwọn aráàlú wọn ní gbogbo eléyìí náà làwọn rí dájú wípé ìmọ́tótó àyíká ó wà ní ìjọba ìbílẹ̀ ọ̀hún pẹ̀lú bó ṣe jẹ́ pé ìgbà tó yẹ káwọn ó gbé ilẹ̀ ní àtàwọn ará síbi tí àwọn ní kí wọn ó kó sí wọn ní gbogbo ìgbà náà làwọn ṣe kí ni kò wọn ní bá a bá wá sọ̀rọ̀ nípa ìmọ́tótó àyíká wọn ní kí ìjọba nìkan o ṣùgbọ́n iṣẹ́ àwọn aráàlú wọn wá rọ àwọn olùgbé ìbílẹ̀ òjòkòrò LCDA láti fi ọwọ́ sùn pẹ̀lú ìjọba ìbílẹ̀ ọ̀hún láti rí dájú wípé agbègbè ó dùn láti gbé iyùn nínú ìrẹ́pọ̀ àti nínú àlàáfíà ohun ìṣọ̀kan bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àkọsílẹ̀ dáadáa ní kábẹ̀rẹ̀ sí ní ìwò lọ́kọ̀ kejì nínú àṣeyọrí eléyìí tí àwọn ti ṣe ní àárín ọdún kan wọ́n ti gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ LCDA wọ́n ní wípé lágbọn ètò ẹ̀kọ́ wọn ní kò ṣeé ṣe kí ni kò ṣeé parẹ́ rárá bó ti wù kó wọn bákan náà ni lágbọn ètò ìlera ìdàgbàsókè àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ ìdàgbàsókè àwùjọ àti àwọn ètò míì eléyìí tó jẹ́ wípé ó mú ìgbáyégbádùn bá àwùjọ ìjọba.

ìbílẹ̀ náà wọ́n ní gbogbo ẹ̀ náà ló wà lákòó tó sì jẹ́ wípé àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ọ̀hún wọ́n ó túnbọ̀ mọ́ ohun ètò ìṣèjọba àwarawa ni torí wípé kíni torí àwọn ìjókòrò SCDA náà làwọn fi wà ń bẹ̀ nítorí ìdí èyí kò ní àwọn onítẹ̀tì láti mọ fún wọn ní àwọn tó yẹ àti àwọn gẹ́gẹ́ bí ìdàgbàsókè wọn àti ìgbáyégbádùn wọn tó ní gan ló jẹ àwọn lógún o ìròyìn yóò pọ̀ ńbẹ̀ bẹ bá fẹ́ kà síwájú ó wà ní ìwé ìròyìn bó ṣe jáde láàárọ̀ yìí ẹ jáde òkè lọ́wọ́ èèyàn á padà bọ̀ ẹ kú kalẹ̀.

0: o de pada o rinle o kile ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lóníruurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640, Lẹ́kan Awolugba sórí 07038998468, Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
1: Ohun Olúwa, Ohun Olúwa, Ohun Olúwa, Ohun Olúwa ni agbára. Ohun Olúwa fa igi kẹ́dárì Lebanon ya. Psalm 29:5. Ètò Ohun Olúwa jẹ́ ètò ọ̀nà yìí sí ìgbàlà lórí ìkànnì yìí, Radio 103.5 FM, ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ Friday ni aago 6:30 ìrọ̀lẹ́, 6:30 to 7 PM. Darapọ̀ mọ́ wa fún ìrìn àjò ẹ̀mí sí iyè ìgbàlà àti ìjìrí ọkàn láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend F.O. Omolafẹ́ ti ìjọ Christ Gospel and Miracle Outreach International tí ó wà ní 3234 Ọwọ́ Adé Street, Kẹ́tù Alápẹ̀rẹ̀ Lẹ́kọ̀ọ́. Ohun Olúwa ń kọ̀ sí ọ lónìí, ìwọ ẹlẹ́ṣẹ̀ padà wálé, òní ni ọjọ́ ìgbàlà rẹ, ọ̀la lè pẹ́ jù. Ohun Olúwa, Ohun Olúwa.
2: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa, ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.
3: This na Radio 1 103.5 FM.
4: Radio 1 103.5 FM.
3: Your favorite all news, all talk, and

0: 101.5 FM.
1: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹ̀kan sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹpẹ́ lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.
2: This na Radio 1 103.5 FM.
3: Radio 1 103.5 FM.
2: Your favorite all news, all talk and all sports station.
4: Gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì Radio 1 103.5 FM ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ̀ 10:30 PM nígbàtí ẹniọlá Abọ́sẹ̀dé ọmọ Sálíwò mọ̀ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá Sálíwò gan lẹ̀tọ̀ tó lè taja yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá Abọ́sẹ̀dé Sálíwò ẹniọlá Bentley sórí 091-151-73370 091-151-73370 ẹkú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ̀ 10:30 PM daago 12 níkànnì Radio 1 103.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbà bẹ́ẹ̀.

ọmọ Nàìjíríà bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́ ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra a lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀ àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí náà má ṣe jiyàn nítorí òṣèlú má ṣe bu ẹnikẹ́ni má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀ dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù ìpayà àti ìwà ipá lọ́la bákan náà níbi ìdìbò dúró sórí ìlà pẹ̀lú sùúrù tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀ dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ ọ sọ́nà bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ rántí pé ètò ìdìbò kìí ṣe ogun olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ jẹ́ kí ohun wá hàn nínú ìdìbò wa kí àlàáfíà sì jọba ìdìbò wa àlàáfíà wa Nàìjíríà wa dìbò pẹ̀lú ọgbọ́n dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn dìbò pẹ̀lú àlàáfíà Nàìjíríà yìí ti gbogbo wa ni o ìkéde yìí wá láti ilé iṣẹ́ Radio 1 103.5 FM.

0: today to deepen your consciousness of God. Join Prophet Victor Ilori on an hour of consciousness, Wakati Akiesi, a powerful 15 minutes program of spiritual awakening, faith, and divine insight. Tune in to Radio 1 103.5 FM Lagos every Friday from 8:30 p.m. to 8:45 p.m. An hour of consciousness is brought to you by Christ Consciousness Church of God, 6 Rafiu Street, Makoko Yaba, Lagos. Don't forget, 8:30 p.m. to 8:45 p.m. every Friday on Radio 1 103.5 FM. Don't miss your moment of consciousness.
1: Gbogbo ẹ̀yin alayẹyẹ, ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú onífàájì, gbogbo aródejò aródejò, ó tún ti yá o. Ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday. Ẹ̀kú ìfalẹ̀ níkànnì Radio 1 103.5 FM, ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó. Ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà, ìkẹ́kọ̀ọ́ gboyè, ìgbòmìnira lẹ́nu iṣẹ́. Ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí, bẹ̀rẹ̀ láago 10:00 àbọ̀ àṣálẹ́, 10:30 p.m. nígbàtí ẹni ọlá Bọ́sẹ̀dé ọmọ Sálì wo mọ̀ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́. Báwo lẹ ṣe fẹ̀ sí abala? Kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ? Níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo. Abala ẹ̀ṣẹ̀ béèrè. Níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo. Ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá Sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ti lè kéde tàbí ṣèpolówó ọjà. Tẹ́sì mọ́ ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò. Ẹ tún lè mọ́ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ mọ́ pe ẹni ọlá Bọ́sẹ̀dé Sálíù, ẹni ọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 Ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago 10:00 àbọ̀ àṣálẹ́, 10:30 p.m. dago 12 níkànnì Radio 1 103.5 FM. Ọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàá.

0: sulogo ibare oba to ni aye to darun
1: ki baba
0: adupe pe o da wa si ojo ka wa ye ni eni ojo tutu ojo friday mo pa lese lorugo jesu ogun alata ko to da duro ogun ye se wole lele Pani gbogbo ogun to koju si e to momo die mu nile baba bi nile ya laarin awon eniyan woni ogun to da kore ogun ye baje lara re aro mesi e gbogbo ewo to wa labia ajaga ogun alatako mo pa lase lorugo jesu gbogbo eni taku e Money or Rutako. A young man in Olua. Daniel in Lord Badura. Your junk at Aluati Badura. Bala Taco. On your Jacoriba. Mopala Shalon Gajas. Talanito Machame. Any Takueto Baira Ware. Any Takueto Dalubro. A room if you want Shatu. Adu ala koko to ma koko gba re wen yo wo ala tako lara mi lara omo ina bo yo ala tako ina bo ina bo e je se se uge Jesu gogo lo soro o ni ile baba mi ile adura la o ma pe eyin ara mi ninu oluwa to ba ti le gbadura wa bo lowo ogun alatako ninu Daniel chapter 10 verse 13 kilo so sugbo balogun ijoba basha o de mi lona ni ojo mokole logun sugbo wo ma be ni be ni ma olorun mi lowo mo pe lese lorugo jesu oni ojo keta to tin gbadura oluwa ti gbo sugbo aro eran lowo si lati odi orun Michael la rosi lo ran lowo oga ko seni to wali aye ti oni lo iran lowo iwo wo lo n gbo mi fun ojo akoko abi o ma dara po fun mi ni ojojumo mo pe lese lorugo jesu agbara to n daku e ninu eme Bani agbara ye fi aye re si. O di igba ti won ran lowo ko to di ipo re mu. It is only when he got there before he hold his position. Mo pa lase lorugo Jesu. Gbogbo ewo ta fi agbara gba ipo ra. Bani Oluwa da ipo ra gbara leyin. Gbogbo eyun e ke. Eni baba mi baba mi. Baba mi baba mi. Da lo dako mi ninu irowo. Oluwa fe mi re se tutu. Oluwa mi se tutu. Oluwa mi se tutu. Ejese u pe. E tu adura yen gba. Oga okunrin yen Joseph. Awon omo baba re lo sako. Abi be ko? Won gba aso adara bara lorun re. Baba re ni arugbo ile. Arugbo ile o ri pe omo ologo leleyi. O wa ru aso alara bara. Awon wa gbimo po won tako. Won da soku eru. Lati oku eru o wu ewon. O ri tata re nso ni. O ni eje ka wo. Bi o se ma lu aluyo. O to so fun Joseph. Won ni a ma ri bi alalaye bi alaye se ma se won tako omo baba ni won won tako iwo to ngbo mi un ti mo ngbo leti mi ni pe won tako e ninu eje
2: oluwa o
0: mo ni gbogbo eje ara re to ntako e o fa tata si ago ara to de ntako o fa ye jade lara dura daju la mangba ninu ijo wa nitori pe ti aba taku e o ni le lo ta ba taku e a ma fi ese yeye eni ta ba taku ti orogun se o lo ma n toro loju ale ẹni tá bá ta kò tí ò rọ́nà lọ ó ń láyé ma fi ṣe yẹ̀yẹ́ kò sí àǹfààní tí àdúrà rẹ ò bá gbàsà àdúrà gbúdọ̀ gbà yẹn ní àǹfààní àdúrà mo pa láṣẹ lórúkọ jésù agbára tó máa ń takò wọn ràn yín ó wá dúró pé ó máa takò ẹ agbára yẹn túwọ́ lára rẹ iwọ tó ń gbọ́ mi àgàgà tó bá ní ọmọ mo fẹ́ kó gbàdúrà ẹ̀ dáadáa ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń gbọ́ ẹ gbàdúrà ẹ̀ dáadáa ẹni bàbá mi bàbá mi iṣẹ́ alátakò láti dá mi dúró iṣẹ́ yẹn bàjẹ́ ó gbàdúrà ẹ̀ dáadáa torí pé ó máa yé ọ̀gá nínú ìjọ alátakò wa ó lè jẹ́ wòlíì kó ní assistant kó máa takò ẹ̀ bàbá yẹn sọ̀rọ̀ ó lórúkọ mi ò fẹ́ dárúkọ rẹ̀ ó nígbà tó ń ralẹ̀ ńlá tó ń fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì àwọn wòlíì òun ló takò òun àwọn wòlíì rẹ̀ sọ pé ibo ló ti máa rí èrò tó máa kó sí wòlíì fowó ralẹ̀ ńlá àwọn èèyàn níbo ló máa wọ́n lákọ rẹ̀ ti pọ̀ jù wòlíì yẹn sì ń gbogbo òjọ rẹ̀ ti kùn ọ̀gá tó o bá rí alátakò ó lógo tó o bá dẹ̀ ṣẹ́gun alátakò ó lè rógo lò mo pa láṣọ lórúkọ jésù má jẹ̀mú alátakò nílé yín tó dẹ̀ fi ń takò ẹ́ má jẹ̀mú yẹn jáde lára rẹ̀ gbogbo ìyẹn gbàdúrà yìí ẹ ké ẹni bàbá mi bàbá mi ọfà alátakò lágùn ara mi bọ́ọ̀lù olúwa jáde pẹ̀lú iná oyoyoyo jáde o lóde sẹsẹ ubre second timothy chapter 4 verse 14 kí ló sọ
1: alexanderu
0: ó ní alexanderu
1: alágbègbè
0: bàbà
1: ó
0: ṣe mí ní ibi púpọ̀ olúwa yóò sọ fún mo pa láṣẹ lórúkọ jésù alexanderu alágbèdè bàbà ó takò pọ́ọ̀lù pọ́ọ̀lù kẹ̀dẹ̀rẹ́ òun ṣiṣẹ́ ìrere ni ó ní ó takò wá ní gbogbo ọ̀nà ó dí ìwàásù wa lọ́wọ́ ọ̀gá nínú ìjọ wọn máa ń takò ní sà nínú ayé ayé a máa takò ní nínú ìgbéyàwó ọkọ lè takò ìyàwó ìyàwó lè takò oru alátakò iṣẹ́ alátakò àgàbàgébè tí alátakò ń lò lára rẹ lára ọmọ mo ní ó dọ̀fọ́ lẹ́nu gbogbo ìyẹn gbàdúrà kọ yìí ẹni bàbá mi bàbá mi arúgbó alátakò tó ń sún àyàn mọ́ mi bọ́ọ̀rọ̀ olúwa jáde láyé fún mi o oyoyoyoyo àmọ́ jáde máa sa kádára mo ní ó jáde. Mo ní o jáde. Ẹgbẹ́ ìgbésẹ̀ òbí. Ọ̀gá ayé a máa dako ni. Mo lọ síbi tí mo ti fẹ́ fọ mọ́tò. Àwọn bàbá yẹn wá ń sọ̀rọ̀. Wọ́n ń bára wọn sọ̀rọ̀. Mo wá páàkì mọ́tò. Wọ́n wò mí. Ọ̀rẹ́ bàbá yẹn ló wò mí. Mo wá ní mo fi ọwọ́ mo ṣe ọwọ́ sí pé mo fẹ́ fọ mọ́tò. Ọ̀rẹ́ yẹn dẹ̀ ṣe ọwọ́ sí mi pé kí n máa lọ. Mo wá bínú nínú ẹ̀mí. Wòlíì ni mí. Mi ò lọ. Mo wá bọ́lẹ̀. Mo lọ fọwọ́ tọ́ bàbá yẹn. Bàbá Jíbọ́lá ni o. Mo lọ fọwọ́ tọ́ pé bàbá mo fẹ́ fọ mọ́tò. Wọ́n ti sọ ní mi ò rí ẹ̀. Mo wá fọ mọ́tò. Ṣùgbọ́n ọ̀rẹ́ òun ní kí n máa lọ. Wọ́n dẹ̀ jọ wà ń bẹ̀. Kò fẹ́ kí ọ̀rẹ́ òun jẹun. Mo pa láṣẹ lórúkọ Jésù. Gbogbo ẹni ń bá ẹjẹ tó ń bá ẹ mú. Gbogbo ẹni tó fọkàn tán tí ò fọkàn tó ẹ. Tó ń bá ẹṣẹ̀rẹ́ lójú ayé. Ṣùgbọ́n nínú ẹ̀mí nínú ojú ọdún tó ń takò ẹ. Àmì mẹ́ta ni ó ṣe. Mo ní olúwa tú wọn sí wòwò. Ẹ gbàdúrà kọ ìyẹn ní bàbá. Má jẹ̀mú alátakò. Tó ń bẹ nínú ìran wa. Tó dẹ̀ ń dá mi dúró. Má jẹ̀mú yẹn bàjẹ́ lára mi. Má jẹ̀mú alátakò. Tó ń dá mi dúró. Olúwa bàjẹ́. Olúwa bàjẹ́. Ẹ jẹ́ sẹ́sẹ́ òfin. lati Genesis ibuku l'Olorun fi daye lati aye daye ibuku l'Olorun fi daye Oluwa ni wa ma bi si wa ma re si wa ma gba yin wo lowo lowo gba yin tori pe won taku eni kani won soju Daniel ninu Daniel chapter 10 verse 30 ko ni mo ijo keta lo ti gbadura sugun atako ko wa le gbapo e ko le gbapo re mo bo ni iwo ti a ti gbapo lowo re Oluwa nba mi soro eni kon gbo mi o what if he agabagebe gba ipo re what if he agabagebe gba le gbe yawo elomi da awon aye ti fi agabagebe gba omo lowo elomi won tako ni sa so le sami ko fire gan mo ni iwo ti won tako e to de gba igbe yawo re to gba omo lowo re to gba ile re to gba dukia re gbogbo eni tako e oluwa luwo pa e gbadura yi eni baba sile ko ayo fun mi ninu osu tutu yi oya oya oya Enini 11th of September 2026. Enini ojo Friday. Iwo to ngbo mi ni ojo akoko. Mo pa lese lorugo Jesu. Tori pe aro mesi e. Ilekun oju rere. Ilekun anu. Ilekun ayo. Asifu elene. Aye re sa re siwa. Tori gbogbo me
2: Oluwa
0: oruko mi ni Woli Victor Ilori mo wa lati number 6 Rafiu Street Makoko ibe ni olu ijo wa wa gbogbo awon eyan to nwa si pade adura wa won ma ri eri won ri eri mo ni wo to ngbo mi ni ojo akoko mo ni lo gba eri re aye re dide wa ri eri gba wa lo siwaju
2: amen
0: loruko jesu la gbadura
2: amen
0: eyin ara mi ni oluwa igba ti aye da ti oluwa da aye ati orun won ni o da okunkun o wa da imole o ri pe imole da ju okunkun imole wa gbe okunkun mi okunkun lo si ale imole wa ni owuro okunkun o fi aye lesa bibeli so ninu Isaiah chapter 60 verse 1 o ni edide eto imole ogoluwa yo fohun lara yin oga ni 60 ni Isaiah 60 verse 2 yen o ni okunkun biribiri boli aye mole okunkun bu awon eniyan mole gbogbo iwo to ra jejeun owo owo okunkun ni o iwo to ri igbe yawo se mo je okunrin abobirin owo okunkun ni o o ri omo bi o gbile o nse ru owo okunkun yen o fi aye re o ni se ru aye loruko jesu la gbadura mo fe kojo emi ni ojo Friday to nbo every Friday la ma wa ni ago mejo abo si si 8:45 to ba nwa akonse adura pe mi sori awon number yi adura wa ofe ni fun gbogbo eyan nitori oluwa lo ran mi si o ma gbagbe number mo fe ko ko sile bo to ba be pade mi ni ose to nbo mu igo mi kan wa a ma sise woli sugbon ko to mu igo mi o wa to ba ngbo mi won ni Colossians 91 ni alale fun ojo meje wa ri anugba so awon number ti mo fe pe ko ko le 070 40 80 4 7 2 3 ele keje tutu pe 070 40 80 4 7 2 3 ele keje 090 2 8 4 2 7 4 7 wari anugba o ni seru aye pe mi fun akonse adura ati to ba fe sona to fe mo nto ma se laye re mo ni wari anugba ade agbada sinu ogo ijo dati wa ni number 6 Rafiu Street to ba pe mi asoro dada oluwa wa pelu e o ni seru aye hallelujah meje
2: Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Mo wonu ogolo.

ẹ kalẹ ìròyìn ní ṣókí ló ń dé sí ti gbọ yín láti kàn ní radio 101.3.5 fm ẹka radio nigeria ti ìpínlẹ èkó ìròyìn láti ẹnu eniola saliu ẹgbẹ àwọn olùkọ ní ilé ẹkọ gíga lórílẹèdè nigeria yẹn asu ti bẹrẹ sí ní dúkokò mọ ìjọba pé ó ṣeéṣe kóun bẹrẹ ìyanṣẹlódì tóun ti ṣera ró lórí ẹ padà láìpẹ tí ìjọba àpapọ àtàwọn ìjọba ìpínlẹ bá kọ láti gbé ìgbésẹ tó yẹ lórí ọrọ àjọsọ wọn tó wà nílẹ eléyìí tó jẹ ìpèníjà táwọn olùkọ náà ń kojú nínú ọrọ rẹ ààrẹ ẹgbẹ asu ọjọgbọn christopher piwuna fìdí ẹ múlẹ pé àwọn fi ìkìlọ yìí síta fún ìjọba látàrí ọrọ àjọsọ wọn pẹlú àwọn ìgbìmọ aláṣẹ orílẹèdè yìí níbi ìpàdé pàjáwìrì kan tó wáyé láàrin igun méjèèjì lọjọ karùnún oṣù yìí ní ìlú àbújá ṣùgbọn tó jẹ wípé ọrọ orí àwọn lásán níjọba fi ṣe wọn fi ẹsùn kan ìjọba àpapọ àti àwọn ìjọba ìpínlẹ pé níṣe ni wọn joyè àsọrọ ànábi bá mi ìkojúmọ tó mọ wọn ní ìjọba àpapọ àtàwọn ìpínlẹ kan sì ń jẹ àwọn olùkọ ilé ẹkọ gíga kan ní owó oṣù àtàwọn owó àjẹmọnú lóríṣiríṣi bákan náà ni àwọn owó kan tí wọn ní wọn yọ nínú owó àwọn olùkọ kan tí wọn sì ṣe ìlérí pé àwọn owó yìí máa jẹ dídá padà ṣùgbọn tí wọn kò tí ì gbọ nǹkan kan piwuna oṣàìgbósùbà káre fún àwọn gómìnà ìpínlẹ kọọkan bíi gómìnà ìpínlẹ abia ogun èkìtì yobe katsina bauchi adamawa kebbi àtàwọn tí wọn ti ṣe ohun tó yẹ ó wá sọ fún ìjọba àpapọ àtàwọn ìpínlẹ míì tó kù láti ṣe ohun tó tọ bí bẹẹ kọ ìyanṣẹlódì máa bẹrẹ padà láìpẹ àwọn olùgbé agbègbè ìfẹsowápọ ìfẹ olúwa àti tolúwalé tó wà ní apá ìwọ oòrùn èbúté mẹta ní lagos mainland ti ń bèèrè fún bílíọnù kan náírà

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là á sá tọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá yẹ ti pé tó tà bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Iléeṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán, torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú
1: Bàbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ni bàbá Òṣùlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168

0: 1-6-8. Kò tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n ba mi gbàdúrà ẹ̀. Látọ̀dọ̀ bàbá wa, bàbá Òsúlà. Arákùnrin, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Ọlọ́run ọba mi ṣe kọ́. Pòun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òsúlà Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti rí bí ọyẹ tẹ́lẹ̀. Bàbá tó ti rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òsúlà Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òsúlà Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
1: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀. Opposite Abbey Bus Stop yẹn. Ẹ ti rí bánà Òsúlà Aba ńbẹ̀. Ẹ̀yin Tífọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òsúlà Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní Nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà. Ní àdójúkọ Gowan Estate, ẹ mọ̀ bá wa ń bẹ̀. Tí ó sòdì, a wà ní Ládípọ̀ Bus Stop ní Ìkẹjà Long. Nílé epo Majok ní àdójúkọ bí bíríjì ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ ti rí Magnet Plaza. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ bèrè Block 125. Ẹ ti rí bánà wa ń bẹ̀. À ní Faisan ló gbá o.
0: Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ pé wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168 Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú, tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí, tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba mi fi rán, ẹ tí ì dọ́dọ̀ ẹni tó mojúlèjà rẹ̀ ni o. Àníṣe, mo sì tún ń tẹnu mọ́, torí pé ohun tó bá dáni lójú àáfi gbáyà ni. Gbogbo àwọn tí wọ́n ti wá sílé iṣẹ́ Òsúlà Aba Eye Solution, gbogbo wọn lórí gbàlà. Àrídájú lèyí jẹ́ o. Ẹ bó ṣe jẹ́nu ẹjẹ́ ǹdẹ́ka polówó ọjà náà, mò ń bọ̀ o.
2: Àwọn àgbábọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè la ti ń lọ. Àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì. Kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa. Ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ. Tètè dìde fúyà kó tó pẹ́ jù. Ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ. Tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má. Lọ́dọ̀ Òsúlà Aba, òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rú dúrà.
0: Ìwọ́ ti rí bí ọyẹ́ tabi o ti rukurukuru ojunlewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise osula aba eye solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara o woda pa o ko ba pa o wodese o ko bese o ti gba orun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbona e je ka fese rajo die e ku kale

0: ẹkùnrẹ́rẹ́ àsìkò yìí ni gbogbo tẹ ẹ ti ń gbọ wá láṣálẹ̀ yìí.
1: Fújigáfẹ́ ẹ wá jó.
0: Ẹ mọ̀ wípé kìí ṣe èmi nìkan ni mo jọ máa ń ṣe èmi nìkan kọ́ ni àjọ máa ṣe náà. Ṣé ẹ ti wà ńbẹ̀? Yélé lẹ wà. Bá gbó fàájì lẹ wà. Àbí ibi tẹ́ ẹ ti ń ṣe síyá. Àbínú ọkọ̀ lẹ̀yìn ṣì wà. Ṣé ibi iṣẹ́ lẹ wà? Ẹ̀ka lẹ́ o.

gẹ́gẹ́ gẹ́gẹ́ ni aago mọ́kànlá aṣálẹ́ lù. Ìròyìn àwọlé sùn ló ń dé ti gbọ̀yìn láti kọ́ni rédíò 101.3.5 FM. Ìròyìn láti ẹnu Ẹniọlá Saliu. Ẹgbẹ́ àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ASUU, ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ ìjọba pé ó ṣeé ṣe kóun bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tóun ti ṣera owó lórí ẹ̀ padà láìpẹ́, tí ìjọba àpapọ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ bá kọ̀ láti gbé ìgbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ àjọsọ wọn tó wà nílẹ̀, eléyìí tó jẹ́ ìpèníjà táwọn olùkọ́ náà ń kojú. Nínú ọ̀rọ̀ rẹ̀, ààrẹ ẹgbẹ́ ASUU Ọ̀jọ̀gbọ́n Christopher Piwọ́nà fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ń fi ìkìlọ̀ yìí síta fún ìjọba látàrí ọ̀rọ̀ àjọsọ wọn pẹ̀lú àwọn ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè yìí níbi ìpàdé pàjáwìrì kan tó wáyé láàrin igun méjèèjì lọ́jọ́ 5 oṣù yìí ní ìlú Àbújá, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ orí ahọ́n lásán ni ìjọba fi ṣe. Wọ́n fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ pé níṣe ni wọ́n joyè asọ̀rọ̀ ànádi bá mi ìkojúmọ́tumọ́. Wọ́n ní ìjọba àpapọ̀ àtàwọn ìpínlẹ̀ kan sì ń jẹ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga kan ní owó oṣù àtàwọn owó àjẹmọ́nú lóríṣiríṣi. Bákan náà ni wọ́n ní àwọn owó kan tí wọ́n ní àwọn yọ nínú owó àwọn olùkọ́ kan tí wọ́n sì ṣèlérí pé àwọn yóò máa jẹ́ dídá padà, ṣùgbọ́n tí wọn kò sì gbọ́ nkankan. Ìwú náà ṣàìgbóṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan bíi gómìnà ìpínlẹ̀ Abia, Ogun, Èkìtì, Yobe, Katsina, Bauchi, Adamawa, Kebbi àtàwọn tí wọ́n ti ṣe ohun tó yẹ. Ó wá ń sọ fún ìjọba àpapọ̀ àti àwọn ìpínlẹ̀ míì tó kù láti ṣe ohun tó tọ́, bí bẹ́ẹ̀ kọ́ ìyanṣẹ́lódì máa bẹ̀rẹ̀ padà láìpẹ́. Àwọn olùgbé agbègbè ìfẹ́sowápọ̀ Ìfẹ́ Olúwa àti Tolúwa ni tó wà ní apá ìwọ oòrùn Èbúté mẹ́ta ní Lagos mainland ti ń béèrè fún bílíọ̀nù kan náírà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó lórí pé owó ilé wọn nínú oṣù kẹta ọdún 2024. Àwọn olùgbé agbègbè ọ̀hún fi ìbéèrè yìí síta níwájú ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ àti ààtò rẹ̀ ní ìpínlẹ̀ náà. Ẹ̀sùn tí wọ́n fi kan àjọ Lagos State Building Control Agency ni pé owó ilé àwọn lọ́nà tí kò bá òfin mu pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn agbófinró ọlọ́pàá láti dúnkokò mọ́ wọn. Ohun tí àwọn ènìyàn ń tẹnumọ́ ni pé ìgbésẹ̀ náà lòdì sófin ìpínlẹ̀ Èkó lábẹ́ ìdàgbàsókè àti ààtò ìlú ti ọdún 2010. Ọ̀kan nínú àwọn olùgbé agbègbè náà tó jẹ́ agbẹjọ́rò, ìyẹn Ọ̀gbẹ́ni Patrick Alamu, ní ìjọba jẹ̀bi ọ̀rọ̀ yìí. Wàyí o, ìgbìmọ̀ ẹlẹ́ni 14 tó ń rí sí ọ̀rọ̀ náà, eléyìí tí abilékọ Olúfúnmilayọ̀ Òsifuyè léwájú rẹ̀, ti wá sún ẹjọ́ náà sí ọjọ́ 14 oṣù kẹwàá ọdún yìí, tó sì ní ó ṣe pàtàkì kí àwọn igun tí ọ̀rọ̀ kan péjú pésẹ̀ lọ́jọ́ náà.

0: moi, second sac. Second chance, second track, second dance, second class, second half, second six, c'est comme ça. Hello, my dear. Belle, my dear. Sweetie, my dear. Darling, my dear. Honey, my dear. Darling, my dear. Rora, my dear. Belle, my dear. She might make sense.
1: Padà sórí ètò ẹ̀kú ìpalẹ̀mọ́ ti kọ́ni rédíò 101.3.5 FM. A lè máa gba àwọn ìpè náà bó ṣe ń wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì báyìí. Ẹ̀lò olóríire àkọ́kọ́. Ẹ kalẹ̀ sàbẹ̀ wa, yí ẹ̀rọ rédíò yín sílẹ̀. Yẹ sàwú kan láti ibi tí ẹ ti ń pè wá.
2: Mo fẹ́ ṣe bá mi sí bàbá wa, ìmọ̀ọ́mù ẹlẹ́mọ̀rọ̀, kọ́kù fìlẹ̀mọ́
1: Imam Elemoro. Látibo.
2: Látibo gidi.
1: Látibo gidi. Ni ibeju Lekki. Ami.
2: Ariyo.
1: Oda.
2: Oda.
1: Imam Elemoro, won ni ka ma kin yin ku ipalemo. Oye ti won fe fi yin je lola won ni olori egbe Unique Club yen Fatai alagba Fatai Raji awon lo ni ki a ma kin loruko won ati loruko gbogbo egbe

di tu la wa mi ni se le da bi e e gege ni le ba ko ma se ni to le so adala ba la ja ni yo ba bi o no mi je pe a o me ni to ko e wa ta lo le ko bi o ba se ala ru a ga mi o ga gba gege gege 0704 700 3341 hello e kale o Hey, 0704 700 3341. Yojú òpó tí ẹ lè fi kàn sí wa. Ẹbẹ bá ní nǹkan tẹ́ ń ṣe, nǹkan tẹ́ ń tà, tó jẹ mọ́ nǹkan sí àwọn aláyẹyẹ nílò. Ẹ̀yẹn máa pè mí lórí ètò. Ẹ pè mí lẹ́yìn ètò. Hello. Kí ló ṣe ìpè náà? Bóyá kẹ máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ tẹ bá lẹ́ni tí ẹ fẹ́ kí.